ẹwọlé ayé ayé dodo ilé ayé lọ wa a ń tẹ̀lé ikú ti dọ́rọ̀ ẹgbẹ́ kí ẹ gbọ́ ikú ti ṣe ẹ̀ka púpọ̀ sẹ́yìn ikú ọmọ ènìyàn bá pa láyé òjò rọ̀ dẹ̀ ń dẹ omi ní ọwọ́ ilé ayé olúwa àjọ.

adúpẹ́ akínyín akínyín akínyín adúpẹ́ fún ọlọ́run agbé orúkọ ọlọ́run ga fún gbogbo èyí tí ó ń ṣẹlẹ̀ nínú ayé wa orí afẹ́nifẹ́ kan lọ́yọ́ tí ò ní mo sọ fún yín pé ẹ má bínú sí ètò wa ti ọjọ́ èní náà ni pé afẹ́ ká kẹ́dùn sí arákùnrin wa àbúrò wa ọkọ àná bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n wa ẹni wa pàtàkì Kamarudeen Adedoja gbogbo àní láti ọjọ́ tí àná akinle kan si na ojo ni tin se ojo isegun ojumo kokola ni osu ogun odun egbelu meli ni ogun adupe ni kokan yin fun orofe ti ani adupe fun imisi ti olorun mi si wa adupe pe olorun ti wa si fun ojo ti oni kini afẹ lati se oje won pataki je e ki adupe fun olorun general mo kinle kan si gbogbo e ti mo lati ojo ti ana koda ibanuje yi o ti wopo lagbara ju bawo la se se si awoni agbara akinyin ni kan si bi o se yi lati mo yun to pati afifi ori Ayla, amura, abe, barista, si, barista, amura.

ẹni kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní lọ nìkan tó lè sọ pé ò ní láti gbé ilé ayé láti gbé kárí kò gbọdọ̀ sí rárá nígbàtí a bá wá ọjọ́ ń bọ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa ó jiyàn níwájú tí ọlọ́run kí gẹ́gẹ́ bí a ṣe lo ilé ayé wa bẹ́ẹ̀ náà ni ọjọ́ tí ò ní eléyìí ìbànújẹ́ tí ó pọ̀ jù fún ẹgbẹ́ ìfẹ́tayọ̀ ǹjẹ́ ẹgbẹ́ yìí ní àkókò yìí pẹ̀lú ìbànújẹ́ ọkàn ǹjẹ́ a fẹ́ láti sọ fún wa ǹjẹ́ ọkàn nínú àwọn ọmọ ẹgbẹ́ pàtàkì tó jẹ́ pé ọ̀rẹ́ wa ará wa ìbátan wa ẹni wa ọ̀wọ̀ ǹjẹ́ Kamarudeen Adedoja ní ọjọ́ ti àná ọjọ́ àná tí ń ṣe ojúmọ́ kẹwàá oṣù kẹjọ ọdún tí yẹwò yìí kódà ẹni wa yìí ó ti jẹ́ òun ni ẹni tí ń ṣe gẹ́gẹ́ bí alábòójútó ẹgbẹ́ yìí tí a ń pè ní ọ̀gáńdàtọ̀ nínú ẹgbẹ́ ńlá ti ìfẹ́tayọ̀ ti gbogbo ilẹ̀ benin bẹ́ẹ̀ ni ó jẹ́ ọmọkùnrin ọ̀dọ́mọkùnrin kan tó yẹ pé ó fi ara rẹ̀ jó bẹ́ẹ̀ ni ẹnìkan tó yẹ pé ara rẹ̀ gbọ́ ó yọ sí àwọn ènìyàn ó jẹ́ ẹnìkan tó ní ìpinnu bẹ́ẹ̀ ni kódà ọ̀yàyà ń bẹ fún ẹni tọ̀hún fún ètò ẹgbẹ́ ìfẹ́tayọ̀ fi lọ níwájú kódà wọ́n ṣe gudugudu méjèèjì àyà mẹ́fà ọlọ́run lọmọ ètò rẹ̀ ẹni ọlọ́run fi fún un ní àǹfààní láti jẹ́ kí ó lo àkókò náà ní kíákíá kíákíá mo sọ fún pé pípa rẹ̀ nínú àìrò tẹ́lẹ̀ ni wa ó jẹ́ ohun kan tó jẹ́ pé àdánù ńlá pàtàkì ló jẹ́ fún ìdílé àdánù fún àwọn ọ̀rẹ́ àdánù pàtàkì fún ẹgbẹ́ ńlá yìí ẹgbẹ́ ìfẹ́tayọ̀ kí ni a ṣe ṣe ní àkókò tó jẹ́ pé a wà nínú ìkẹ́dùn ìkẹ́dùn yìí jẹ́ gbogbo ìgbìmọ̀ yìí ẹgbẹ́ náà kóra àfẹ́ láti kí ìdílé pé ẹ kú rọ́jú ẹ kú ara fẹ́ra kù rọ ọlọ́run àtùn nínú gbogbo ẹ̀ tí ẹ jẹ́ ọ̀rẹ́ ẹbí ará ìbátan arákùnrin wa kí ọlọ́run kó tù yín nínú báwo la ṣe ṣe ní ọjọ́ tí ò ní a ò ní agbára míì ọlọ́run pápá tí a ń képè ó mọ̀ bí nǹkan náà ṣe ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ ni a ó fi lé olúwa ní ọwọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ láriwa ọmọ ìṣẹ́ pé kí ló fà tó yẹ pé ọmọ ọlọ́dún mẹ́tàdínlógójì kò máa jáde tó yẹ pé àwọn mìíràn bẹ́ẹ̀ tó yẹ kó yẹ kí kò ṣe bẹ́ẹ̀ rárá ọlọ́run ló ṣètò rẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá ṣe tí ẹ bá jẹ́ pé èèyàn sọ pé mo lágbára èmi ni mo lè ṣe báyìí ń tara rẹ̀ jẹ ni ọlọ́run ni ẹni tí ó ní agbára bí ọlọ́run kò bá fẹ́ kò ní wáyé o kò ní wáyé bí bàbá wa bí àwo wọ́n ṣe sọ ní ọ̀sán yìí wọ́n sọ kódà ní ìdájí wọ́n ní lóyún oru ọ̀nà nìkan bí aago ìdájí ọjọ́ tí ó ní aago méjì àwọn láti ọ̀nà náà kódà oru ò sí àkókò tí àwọn fẹ́ láti rí orun díẹ̀ báyìí wọ́n ní kàmáró yọ sí àwọn láti sọ pé kódà àwọn ti ń lọ nìyẹn òun ti parí iṣẹ́ tó nínú ayé ìrìnkàn pé ìrìn àjò tirẹ̀ ọjà tí ó wá ná ó ti ná tirẹ̀ tán o bẹ́ẹ̀ ni ọ̀kan láàrin àwọn ènìyàn wọ́n bá wa àwọn ọ̀nà pápá tí wọ́n jẹ́ ọ̀kan láàrin àwọn alábàáṣiṣẹ́ pẹ̀lú ajẹ́lẹ̀ ní ìgbà kan ǹjẹ́ ẹni wa aṣílàgé àwọn ọ̀pọ̀ kódà ní ìdájí náà wọ́n ní ó yọ sí àwọn lóru náà ní ìdájí ọjọ́ tí ò ní àti pé ẹ̀mí arákùnrin wa kí ọlọ́run ní àkókò yìí kò gbé sí ibi rere bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ó jẹ́ àṣìṣe ọlọ́run kò dáríjì ní àkókò yìí ó jẹ́ ìgbìmọ̀ ẹgbẹ́ ìfẹ́tayọ̀ ní gbogbo ti orílẹ̀-èdè wọn ni kí a kíyìn àkí ẹnì kọ̀ọ̀kan gbogbo àwọn tí a débẹ̀ lọ́kùnrin lóbìnrin àwọn tí a kẹ́dùn lágbára tí olúwa olúwa ti ìbànújẹ́ jìnnà lágbára tí olúwa ẹgbẹ́ yìí olúwa gbé ga báyìí ó mọ̀ kíyìn àwọn tí wọ́n pé bóyá wọn ní àwọn ọ̀rọ̀ nítorí pé òmíràn kò sí tí a lè ṣe nítorí pé ara náà kò tí ì gbẹ́ kò tí ì rí bí a ṣe fẹ́ tí ẹ bá fẹ́ láti sọ pé ẹ̀yin náà ẹ fẹ́ bá wa kẹ́dùn ẹ fẹ́ bá wa gbé ọ̀rọ̀ náà lárugẹ àwọn àrètí lórí 0 4 4 6 4 4 4 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
je afẹ won fẹ lati dupe ni akoko yi je idupe yi aso fun pe idile abiola ti ade nira ti lo paraku won fẹ lati kiyin lopolo gbogbo ti edro ti awon ni to si abi lati bi jerere ni ti eri eri ajo ni awon akoko ayeye adura eni won won julo baba won olugbe abiola si edu ti ane pe ni ladani ni masa sin lati alaji raji lẹyin ile awon lesson assembly de won lawon kin yo je gbo idile yi idile abiola ti ade nira ti lo sabe ti paraku idile yabi ti sabe ti paraku bi o sawe ti chauru ti paraku idile oje ti kabo olohun ko tonu ti paraku ali ti anape ni kuli bali ti chauru ti paraku abiola ti chauru musa ti sabe gbadama si ti sabe ati kenu ajere ti wese ati sabe gunu ti paraku belo ti sabe ati paraku ogbon sawe gbogbo ni adu
dupe fun pe olorun ko ni je ki a fi be sa won dile ade o ti ti sabe ku tonu gbogbo awon ore gbogbo awon onse owo awon onsise ijoba awon onsowo ti won debe won ni olorun ko sa fun ni se ola bukun yo layo ni gbogbo re yu je oluwa ki o bi wa sa fe re nje mo se fun yin ni ojo ti ni a fe lati ba idile baba wa Kamardin Adiloja to je okan ninu awon akin ninu egbe ifetayo ti Olorun gba ni owo wa ninu akoko ti arakunrin wa oni lati je ko gbadun aye re Olorun so pe oni lo re ju awa na lo kini a fe se awoni agbara Olorun atuwa ninu gbogbo egbe yi akin pe eku bi arapera ko Olorun yo nya elomiran e ti

ẹnikẹni tí ó mọ̀ pé ẹ bóyá ẹ olúwa kìí ṣe láti sọ pé a ní ẹni àṣùgbọ́n ẹnikẹni tó yẹ pé ó kópa nípa ikú arákùnrin wa ní ọjọ́ ń bọ̀ tó yẹ pé ẹni náà níwájú ti ọlọ́run tába mọ̀ pé nínú ayé a ní agbára ọjọ́ ọ̀la ń bọ̀ tó yẹ pé níwájú ọlọ́run gbogbo ẹni wọ̀nyí a ó la ahọ́n wa tí a ó sì jẹ́wọ́ níwájú ọlọ́run àwọn ìwà tí a hù kí wọ́n yẹ kí a jẹ́wọ́ yẹ kí a jáwọ́ kúrò nínú àwọn ìwà tí kò dára kò yẹ wá ohun tí kò tọ́ kò tani ṣe ọlọ́run nínú àánú rẹ̀ kò ṣe alábọ̀wé ìdílé yìí 0 kanaka 2 sundays kanaka kanaka 3 àwọn àlejò yìí ó ti yá ẹ̀ tí a fẹ́ láti dá sí ètò wa.

bẹ́ẹ̀ni béèrè ni ìwọ bá mọ̀ ṣe máa tẹ̀síwájú bí kànáà ni máa tẹ̀síwájú ẹnìkan ò ní gbé ẹ̀fọ́ kó lọ́ọ́ ká tìmọ́ǹtì àbí kó gbé tìmọ́ǹtì kọ́ lọ́ọ́ kó lọ́ọ́ ká ìlà kò ní rí bẹ́ẹ̀ rárá ohunkóhun tí ẹnìkan wá gbìn a ò rí pé a ó kà ní ọjọ́ tí ọ̀la lágbára tí olúwa nítorí pé ọlọ́run wa kì í ṣe ọlọ́run òkú ọlọ́run alà ní í ṣe gbogbo agbára lọ́wọ́ ẹni ó ti wá àwa ẹ̀dá ibi tí a kúrò ní ṣùgbọ́n a rí pé nígbà tí a dénú ayé tán àwa mú ayé náà tí a ṣe bí ó ṣe wọ ọlọ́run pọ̀ pàákúrà wa mú ọwọ́ ló fi lẹ́ran ní ó fọwọ́ lẹ́ran ní wo àwọn ọmọ ènìyàn bí a ṣe ṣe ilé ayé àfi ẹyìn ilé ayé ìkodò adorí ilé ayé ìkodò ọlọ́run kò ṣàánú fún wa ní àkókò yìí 0944 70 44 44 ọmọ ìtìyàwó.